gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Saturday. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run a kú pọ̀pọ̀ sinsin 7-7 tàná. Mọ́mì ìsojú yín ti là. Ẹ̀yin ọmọ Ọlọ́run níbo lẹ wà? Kí n tó bọ́ sórí Facebook, kí n tó bọ́ sórí YouTube, aago mẹ́fà ni màá wọbẹ̀. Ẹ̀yin àyànfẹ́, Pastor Dẹ́kunlé Epaphras, èmi mò ń kí yín tológun tológun. Èmi mò ń kí yín tẹ́lẹ́sọ̀ tẹ́lẹ́sọ̀. Èmi mò ń kí yín lórúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde. Lónìí ọjọ́ kẹjọ, oṣù kẹjọ. Gbogbo ẹ̀yin táyé yín ọjọ́ o, ẹ dìde ẹ mọ̀ bọ́ bí pẹpẹ. Today is 8/08/2026. Mọ́mí ẹ mọ̀ tó wọ 80. Ìbẹ̀rẹ̀ ọ̀tún nìyẹn. And torí pé òní jẹ́ ọjọ́ Saturday, òní ó jà ṣe nǹkan yẹn ní ọjọ́ Sunday. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ 13-30. Gbogbo ẹ̀yin mọ̀mọ́mọ̀mọ́ ẹ farabalẹ̀ gbọ́ mi o. Kọ́mọdé ọba mi sọ fún èèyàn mẹ́jọ ní tí mo fẹ́ sọ sí yín létí fún ìpàdé ti ọ̀la níjọ́ Sunday. Ẹnìkan ní wòlíì, ìmọ̀ tí ìgbà náà ti hàn mi ń lé sọ́n tó lè ṣẹlẹ̀ lọ́la o. Ìfún lórí omi 7-7 mi ń lé sọ́n tó lè ṣẹlẹ̀. Ẹnìkan ní wo lè rí nìyẹn o. Bẹ́ẹ̀ mi Ọlọ́run bá sọ pé ká ṣe bẹ́ẹ̀, ìwọ máa fọkàn gbàdúrà. Ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kàn jókòó ni. Kákàn mọ́ dúpẹ́ tiwa. Ẹ wo bí 7-7 ṣe rí. Ọba tó tì wá lẹ́yìn. Ọlọ́run títí mọ́ gbògo. A dá ògo padà fún ẹni tó lògo. Ẹ̀yin èèyàn múra o. Àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìtìyanu tàtijọ́ àti tìsìn. Gbogbo ẹ̀yọ́ kọ̀m̀báyìn. O soríire láyé. Ẹ̀yin ọmọ Ọlọ́run mọ̀ gbọ́ nǹkan kan létí mi. Mọ̀ ń bọ̀ jẹ́ àkọ́kọ́ jọ dúpẹ́. O lè jókòó. O lè mọ́ jó. O sì lè dìde. Torí àwọn mẹ́ta ti ń bọ̀ yìí. Ẹnìkan láwọn dà. Mọ̀ ń bọ̀.